Nibi gbogbo ti e ba ti lanfani lati gbo ikande ye e ri wi pe orin yen lo nwole tele tele alagbede to nlorin loju kan olohun to fe fayo agbarijo awon gbajugbaja osere theater Nollywood actors and actress. Wọ́n pọ̀ wọ́n pọ̀. Wọ́n gbélé jáde. Láti fi sọrí ìṣẹ̀lẹ̀ ìjídígbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyá wa dáadáa, Fétí Abalogun Williams. Toyosi Adesanya ìyá dáadáa, àwọn náà wà ń bẹ̀. Idemi Kosoko. Àti àwọn gbajúgbajà òṣèré tíátà ni wọ́n parunpọ̀ pẹ̀lú Mr. Adejobi tí ń ṣe ọkọ. Ìyá dáadáa, gbajúgbajà òṣèré Toyosi Adesanya ni wọ́n po eléyìí pọ̀ láti fi ran Ọlọ́run létí, láti fi ran ìjọba létí. Ìpé Ọlọ́run bọ̀ ní àmọ́ ohun tí wọ́n ń là kọjá lásìkò yìí. Ó ti di ọjọ́ mélòó tí àwọn ọmọ yìí ti wà nínú ibi tí wọ́n kó wọn sí. Nínú ìrìn àjò yìí ni olùkọ́ kan ti ṣe bẹ́ẹ̀ ló ti rán ti dé ẹ̀mí rẹ̀ légbodò. A wá gbàdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí. Ìpé Ọlọ́run. Baba God, bring our children back home safely. Breakthrough go come. Rescue team, them go win. Jehovah Baba, Jah, bring them back safely. Eyi lebe wa Eledumare. Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lónìí láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Senegal. Azizat Oshoala. Òun ló kọ́kọ́ mi àwọn. Níbi àǹfààní Goliwomi kí n gbà sí ọ. Azizat Oshoala. Ó fi kinní kan sọ́wọ́. Children wey go school. Lẹ́yìn tó mi àwọn yẹn tán. Teachers wey dey teach. Now dem don. Ó dẹ̀ lọ síbi tí kámẹ́rà wà. He pain us well well. One teacher don. Ohun tó kọ sọ́wọ́. We mourn am. Ó ṣeéṣe kó má yá àwọn ènìyàn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. You be our banner. Ṣùgbọ́n nígbà tí Azizat Oshoala tó gbá góòlù àkọ́kọ́ wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons ti orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni Azizat Oshoala ṣe? Ohun tó wà lọ́wọ́ ẹ̀ yẹn. Ẹ̀yin tẹ bá láǹfààní láti ṣẹ̀rí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Ní ohun tí mò ń sọ yìí, ayé yín dáadáa. Azizat Oshoala. Ẹni tó ti láǹfààní láti gba àmì ẹ̀yà agbábọ́ọ̀lù tó dára jù ní ilẹ̀ Adúláwọ̀ lágbo ti àwọn obìnrin fún ìgbà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀. Ohun tó fi han gbogbo àwọn ènìyàn lásìkò tó mi àwọn yẹn. Save the teachers. Bring back our children. A powerful message from Azizat Oshoala after opening the scoring for the Super Falcons of Nigeria. Ọ̀rọ̀ tó lágbára ni, àrokò tó lágbára. Òun ni Azizat Oshoala. Òun ló fi ran gbogbo àgbáńlá ayé láti sọ ọ́ di mímọ̀ pé lásìkò yìí ṣọ̀kan. A wà pẹ̀lú wọn ní ìlú Ògbómọ̀ṣọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ó ní save our teachers. Bring back our children.

agbàgbọ́ nínú ìwọ Ọlọ́run. Ẹ jẹ́ ń ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kí n ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. Ẹ fẹ́ gbọ́ ìròyìn eré ìdárayá, ẹ fẹ́ mọ bó ṣe ń lọ nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lónìí. Láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons àti orílẹ̀-èdè Senegal, àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wáyé dáadáa láti àná. Ẹ má gbàgbé wípé ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó ti ṣe bẹ́ẹ̀, ó ti súnmọ́lé oníkálukú ń gbáradì ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà fẹ́ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal. Nǹkan ṣe orílẹ̀-èdè France lánàá. Ìlú ṣẹ̀wọ̀n. Gbogbo ẹ̀ máa ń yànnà ná fún yín lórí ètò yẹn lálẹ́ òní. Ẹ má gbàgbé o. Nínú gbogbo ohun tá a máa ń ṣe lójoojúmọ́, ẹ jẹ́ ká máa rántí àwọn ọmọ yìí. Láti ìgbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kó wọn lọ síbi tẹ́nikẹ́ni kò mọ̀.

bá ń fi tó yín létí tí láǹfààní láti máa gbọ́ yìí kàn nìyí. Eagle 7 Sport Radio 103.7 FM. Tàfìdí kalẹ̀ sílùú Abẹ́òkúta ti ń ṣolúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tó orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbá àmì

Eagles tó lédè Nàìjíríà wọ́n ti gbé àmì ayò méjì méjì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland. Kenya àti Lesotho ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n jọ gbà. Burundi àti Equatorial Guinea wọ́n sùn síwájú. Slovenia àti Cyprus ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n jọ gbà. North Ireland wọ́n na Guinea pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo. Iran àti Mali. Iran na Mali pẹ̀lú àmì ayò méjì sí òdo. Andorra wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Liechtenstein pẹ̀lú àmì ayò méjì sí òdo. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ tó wáyé ní àná nìyẹn. Wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀sọ̀wájú lọ́wọ́ ìní. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lónìí. Mexico ti na Serbia pẹ̀lú àmì ayò 5 sí ẹyọ kan láti fi yé wọn wípé àwa tá a fẹ́ gbà àlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé. A ò ṣeré rárá. China, Singapore wọ́n kojú ara wọn. China na Singapore pẹ̀lú àmì ayò 2 sí ẹyọ kan.

ìròyìn wà lẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ó sàn kankan lánàá wípé àwọn ti ṣetán láti ná 150 million euro sórí agbábọ́ọ̀lù. Àmọ́ ní kò ní ká ṣe agbábọ́ọ̀lù mi ò ní lọ báyìí. Oye ṣe Michael Olise ni kò ní rárá, Haaland ni kò ní rárá. Wọ́n ṣàbẹ̀rẹ̀ àwọn agbábọ́ọ̀lù kan lọ́wọ́ Pires ó ní rárá. Táwa ni ó ní òun ti ṣetán láti náwó yìí. Bẹ́ẹ̀ náà ó sọ ìdí pàtàkì tí ó fi gbóòrí ó sì mórí ò wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ẹ wo àwọn ìròyìn wà lẹ́lẹ̀ ní Chelsea. Wọ́n ní akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè England ó máa kábàámọ̀ wípé kò mú kó bá màá lọ. Ṣé lóòótọ́ ni ń báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n ti kéde akọ́nimọ̀ọ́gbá tuntun Iraola gẹ́gẹ́ bí ẹni tí yóò máa tẹ̀síwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ìyẹn wà bó ṣe wà. Lórílẹ̀-èdè Italy Napoli wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé àwọn ti pínyà pẹ̀lú Conte. Ta ló fẹ́ gbé wọlé? Massimiliano Allegri. Wọ́n sì ń bá sọ̀rọ̀ lọ́wọ́ báwo nìkan ṣe jẹ́ ẹ máa láǹfààní láti gbọ́. Lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua náà ń sọ̀rọ̀ ní ìpalẹ̀mọ́ ìjà rẹ̀ àkọ́kọ́ tí yóò máa wáyé nínú ọdún tí a wà yìí. Ẹ kaalẹ́ níbi gbogbo tẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí ẹ̀yin tẹ ṣe wà lójú ọ̀nà ẹ ṣe jẹ́jẹ́ o. Ohun tẹ máa jẹlẹ̀ ń wá kiri ẹ ní pàdé ohun tó máa jẹyìn láṣọba mi aláwùrabí lọ́la Anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ ní pàdé ohun tó máa jẹyìn o láṣọba mi aláwùrabí. Gbogbo ohun tẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere ni o. Ẹ ní ṣe àṣedànù àṣeyè lálákàn ṣepo àṣeyè lẹ́òṣe. Gbogbo òbí tó ń láǹfààní láti máa gbọ́ mi lásìkò yìí nígbà tó ń jẹ ọmọ bá jiná ẹ̀ ní di àwátì. Oúnjẹ ọmọ kò ní korò lẹ́nu láwùràbí. Lílọ bíbọ̀ yín ọlọ́run a máa bà mí pa yín mọ́ lágbára ọlọ́run ẹ̀ ní róhun bí sọnù bí ò ṣe bí ọmọ. Níbi gbogbo tẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi ọtẹ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi ti yín tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé lórúkọ mi. Fẹlẹ́ ni gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ ọlọ́run bọ́ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Àwọn kan pè mí ní fẹlẹ́ láyé mo dáhùn. Àwọn kan pè mí ní fẹlẹ́fẹlẹ́ láyé mo dáhùn lóhùn. Àwọn kan wò mí ṣùṣùn wọ́n pè mí ní fẹlẹ́. Mo ní èyí tẹnu yí bàbà ń bẹ́ẹ̀ pè mí máa dá yín lóhùn. Torí pé ó mí ẹ̀kọ́ ẹ̀kọ́ náà níṣe. A pàtẹ ètò bí ẹni pàtẹ ilẹ̀kẹ̀. A wọkọ̀ ètò bí ẹni wọkọ̀ tírélà. Ìyẹn ètò tó bá lọ́gbọ́n lórí ni o. Èmi erùpẹ̀ lásán tó ṣe lẹ́nu èèyàn tó fi ọ̀rọ̀ sí lẹ́nu. I do not take it for granted, Elédùmarè. Alhamdulilayi Rabbi Alamin, ògo ni Fọlọ́run lókè ọ̀run. Ẹ má gbàgbé pé nìkan nìyí. We inform, we educate, we entertain. Eagle 7 Sports Radio 103.7 FM ta fìdí kalẹ̀ sílùú Abẹ́òkúta. Ẹ kú ojú lọ́nà o. Abúlé ife ẹyẹ àgbáyé ọjọ́ kọkànlá oṣù tá a wà yìí gangan ni yóò gbiná yá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ̀yin tẹ bá ti láǹfààní láti dé Eagle 7 Bamboo Garden ẹ ti máa rí àwọn àkànṣe iṣẹ́ tó ti ń lọ níbẹ̀ nítorí pé gbogbo ọjọ́ tí ìdíje ife ẹyẹ yóò fi máa wáyé ẹ máa rí bí ó ṣe máa lọ nínú abúlé ife ẹyẹ àgbáyé. Àwọn èèyàn kan sì ń yiri ẹ̀wọ̀ nífẹ̀ẹ́ lẹ́ni àbí òun kọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń láǹfààní láti máa gbọ́ mi ní gbogbo bí tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Wọn ò ní fi ẹlòmíì rọ́pò yín láṣọba mi aláwùrabí.

0: mikọ ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Tí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa níkànnì tá a wà yìí. Eagle 7 Sport Radio 103.7 FM. Ibẹ̀ lẹ já sí o, ẹ má yeri ẹ wò. Sport Extra. Òun ni afọ́yé ètò yìí. Eléyìí la ṣe àgbékalẹ̀ rẹ̀ fún òpin ọ̀sẹ̀. Ní gbogbo ọjọ́ Ẹtì Friday báyìí ló máa ń láǹfààní láti máa wáyé. Ibi tá a ti máa fi àwọn orin lọ́lọ́kọ̀ òjọ̀kan á fi máa dá yín lárayá. À ń máa gbé yín dé àwọn irú Javis àti Pella. Kí ni ìjọra wọn bọ̀? Láàrin àwọn méjèèjì dún mímu. Bẹ́ẹ̀ lagbo àwọn amúlùdùn gbajúgbajà òṣèré. Mi ò tí fẹ́ gbà pẹ̀lú ohun tí Dayo Amusa sọ. Mo sì fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ nípa ọ̀rọ̀ tó sọ wípé nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ àtẹ̀ gbọ́dọ̀ wàá máa polówó ọjà wa mọ́ lórí ẹ̀rọ ayélujára. Ká tó ṣẹ́jú pé ẹ ti máa bu ẹnu àtẹ́ lu àwọn akẹgbẹ́ mi. Mi ò tí fẹ́ gbà ọ̀rọ̀ yẹn dílẹ̀dílẹ̀ dáadáa. Bó bá jẹ́ òótọ́ bó sì jẹ́ ọ̀rọ̀ màá láǹfààní láti mú wá sí tìbọn yín. Bákan náà ẹ má gbàgbé pé láàrin ọ̀sẹ̀ yìí gbajúgbajà olórin ẹ̀mí Yinka Alaṣeyọrí orí other side ọ̀rọ̀ tó sọ gbòdì lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tó bí wípé ó wá ṣe fọ́nrán mi ó bẹ̀rẹ̀ sí ni wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yìn abiamayé ẹjọ́ ẹ dáríjì mi. Àná òde yìí ni Yinka Alaṣeyọrí ló ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ nípò lé ọdún kan lókè erùpẹ̀. Bẹ́ẹ̀ lágbọn àwọn amúlùdùn MC Olúọmọ wọ́n ṣe ayẹyẹ kan tó ṣe pàtàkì. Irúfẹ́ ayẹyẹ wo rèé? Kódà Kwamwan ni wọ́n wá dá àwọn èèyàn lárayá pẹ̀lú orin aládìídùn níbi ayẹyẹ náà. Lágbọn àwọn ti hip hop kò jẹ́ tuntun mọ́ pé Davido wọ́n ti máàkì ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olórin tí yóò máa kọrin níbi ayẹyẹ ìkíni káàbọ̀ fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Gbogbo àwọn ìròyìn yìí àti àwọn òmíràn lágbo amúlùdùn ni màá máa láǹfààní láti máa mú wa fún yín lórí ètò yìí. Bẹ́ẹ̀ lágbo ti ètò òṣèlú ẹ̀ ń rántí fọ́nrán kan àgbélẹ̀rọ tí wọ́n sọ di mímọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló sọ ọ̀rọ̀ yìí. Lénìí ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ Ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà wọ́n fìdí rẹ̀ múlẹ̀ olójú òpó abẹ́yẹfò Twitter X ní pé ẹni tí wọ́n fura sí pé òun gangan ló bẹ̀rẹ̀ òun ló ṣe àgbélẹ̀rọ voice yẹn. Wọ́n ti ṣe kíni wọ́n ti rí mú o. Báwo ni wọ́n ṣe rí mú? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Bákan náà lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ǹjẹ́ jẹ́mọ̀ wípé wọ́n ti fi tó wa létí wípé ó ti súnmọ́ ìpele àṣekágbá. Ọ̀rọ̀ ti ń lọ lórí ẹ̀ wípé ọlọ́pàá ìpínlẹ̀ ó wá sí ìmúṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ibo ni wọ́n bá ọ̀rọ̀ náà dé? Ẹ máa láǹfààní láti gbọ́ lálẹ́ òní lórí ètò yẹn. Bákan náà ǹjẹ́ jẹ́mọ̀ wípé alákòóso fún ọ̀rọ̀ ìfitónilétí Mohammed Idris ó ti sọ di mímọ̀ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀. Ààrẹ ò dúró lórí ọ̀rọ̀ òmìnira àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn èyí tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire. Gbogbo ọ̀nà ni ìjọba ti ń gbé, gbogbo ìgbésẹ̀ níjọba ti ń gbé wípé wọ́n rí àwọn ọmọ yìí gba àpadà láyọ̀ àti àlàáfíà. Ọ̀rọ̀ kan jẹyọ ní àná látàrí ọ̀rọ̀ tí abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ ni pé no negotiation. Tó bá jẹ́ èyí ni tí àwọn aráàbí yìí bá béèrè weapon, tí wọ́n bá béèrè àwọn nǹkan wọ̀nyí, tí wọ́n bá béèrè àwọn nǹkan wọ̀nyí, ṣé ẹ̀yin máa láǹfààní láti ṣe bẹ́ẹ̀ fún wọn? Ọ̀rọ̀ yìí ó fa oríṣiríṣi ọ̀rọ̀ máa láǹfààní láti gbọ́ délẹ̀délẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bákan náà lénìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ti fòfin dè wọ́n o. Àwọn ọlọ́kadà wọ́n ní láti aago 10:00 AM alẹ́ sí aago 5:00 PM òwúrọ̀ àwọn ọ̀gbẹ̀rí ọlọ́kadà kan kò ṣiṣẹ́ jáde ni ajá àbalẹ̀ ni. Lẹ́yìn tí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé sọ ọ̀rọ̀ yẹn tán, wọ́n ṣe àbẹ̀wò sí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà Adébáyọ̀ Adélábù tí gbogbo èèyàn mọ̀ sí pẹ́ńkẹ́lẹ́ mẹ́sẹ̀. Ẹ má gbàgbé pé láàrin ọ̀sẹ̀ yìí ni ìròyìn gbòde kan wípé àwọn èèyàn kan wọ́n jí àbúrò rẹ̀ obìnrin àti àwọn ìbejì rẹ̀ wọ́n jí wọn gbé. Iṣẹ́ ìwádìí ń lọ o láti rí pé wọ́n rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. Ọ̀rọ̀ kan jẹyọ pé wọ́n dẹ̀ ń palẹ̀mọ́ láti lọ darapọ̀ mọ́ bàbá wọn ní nílẹ̀ òkèrè o. Oríṣiríṣi àwọn èèyàn kan tilẹ̀ sọ wípé àròkọ lélẹ́yìí jẹ́ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìròyìn yìí àti àwọn mìíràn tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ọ̀rọ̀ kan Peter Obi o ẹ máa láǹfààní láti gbọ́. Bẹ́ẹ̀ náà ni àwọn tó ń díje dupò tí wọ́n ń palẹ̀mọ́ fún ètò ìdìbò gbogbogbò lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tó ń bọ̀. Ọ̀rọ̀ kan gbogbo wọn lẹ́yọ kankan ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Lágbo àwọn ti eléré ìdárayá àwọn ìròyìn wà ńlẹ̀ tí mo dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tí mo dẹ̀ máa láǹfààní láti mú wá sí etí ìgbọ̀n yín. Osimhe ọ̀rọ̀ wà lórí Victor Osimhe o. Samuel Chukwueze ó ti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà. Angidi Maria ó máa ń ṣe àgbéyẹ̀wò Cristiano Ronaldo àti Lionel Messi. Bí ló sọ wípé ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ẹ máa láǹfààní láti gbọ́. Mo sọ di mímọ̀ fún yín pé abẹ̀ṣẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Anthony Joshua ọ̀rọ̀ wà lórí ẹ̀ o nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ àbí ìfigagbága àkọ́kọ́ rẹ̀ tó fẹ́ wáyé nínú oṣù tí ń bọ̀. Bẹ́ẹ̀ lágbo ti àwọn eléré ìdárayá lórílẹ̀-èdè Spain Lamine Yamal òun ni wọ́n ti kẹ́ bí agbábọ́ọ̀lù tó dára jù níbi ìdíje Spanish. Ẹ máa láǹfààní láti mọ bí gbogbo ẹ̀ ṣe jẹ́. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá mi wá sóde ní alẹ́ òní. Tíyín ni kẹ wá nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan ká wá máa jẹ̀gbádùn àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí mo ti ṣe máa mú wá sí etí ìgbọ̀n yín. Ẹ má gbàgbé o ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó ti wà Eagle 7 Bamboo Garden àti ń palẹ̀mọ́ fún gbogbo ohun tó búlé ife ẹ̀yẹ àgbáyé World Cup Village lẹ̀ o. Tó bá ti gbìyànjú ọ̀yà ẹ gbọ́dọ̀ give away orin aládìídùn máa starlet on gbogbo ẹ̀ ní ta bá ń sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní Eagle 7 ní ìlú wà sẹ́mi. Fully loaded ni o àní fully loaded ni mo kì í pé ẹ kú ojú lọ́nà níbikíbi tẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Sports Extra Slato pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí ní ìkànnì yìí Eagle 7 Sport Radio 103.7 FM ta fìdí kalẹ̀ sílùú Abẹ́òkúta ti Sholúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wo ẹ̀rọ VAR lórí ọ̀rọ̀ ayé yín o tí wọ́n bá lọ wò ń kọ́ fún àǹfààní tiyín àti tèmi ni yóò jẹ́ o. Má lọ máa ṣe wàdìwàdì lórí pápá o àwọn ìgé kan wà wọ́n máa ń sọni dànù ni o. Ṣọ́ra ṣe lórí pápá o ẹni níjúrì lórí pápá ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ parí ìfẹsẹ̀wọnsẹ̀ láyọ̀ àti àlàáfíà ó yá lórí ọwọ́ yẹn ẹ̀jẹ̀ ìsáré dókè lọ́hún tí ń bá dé káwá ṣe kíni káwá tẹ̀sọ̀wájú lórí ètò lórí pápá.
1: This is Eagle 7 103.7 FM Sports Radio.
2: The 2026 FIFA World Cup is here and Eagle 7

0: ìpele tó lágbára
1: nàìjíríà.
0: olórí òṣìṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Fẹ́mi Gbajúmọ̀ ti ṣọjọ́bọ̀ Thursday lẹ́yìn ìpàdé kan èyí tó wáyé ní olúùlú Lẹ́wà Abuja. Ó a ṣe ìpàdé kan tó lápẹrẹ tó ṣe pàtàkì sí ètò ààbò. Níbi ìpàdé náà, àrí alákòóso fún ọ̀rọ̀ ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Lateef Fagbemi. Bẹ́ẹ̀ náà ni a rí ẹni tí ń ṣe igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà. Jibrin Barawo. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Ọlátúnjì Díìsọ̀. Àwọn náà wà níbi ìpàdé náà. Igbákejì abẹnugan fún ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Jibrin Barawo. Aṣòfin Jibrin Barawo. Àwọn náà wà níbẹ̀. Igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Benjamin Kalu. Àwọn náà wà níbi ìpàdé náà. Lẹ́yìn ìpàdé yẹn ni a gbọ́ wípé wọ́n ti súnmọ́ ibi tó lápẹrẹ nípa ti ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀rí pé ó yẹ kí a máa gbáradì fún nǹkan bẹ́ẹ̀ yẹn lórílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ lásìkò yìí, a nílò ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Ẹ jẹ́ ń kúrò ńbẹ̀, ẹ jẹ́ ń tẹ̀síwájú. Àwa ò ní darapọ̀ mọ́ ẹ o. Àwa ò ní bẹ́ẹ̀ ṣe ìwọ́de èyí tó gùn lé yẹn. Ta ló sọ bẹ́ẹ̀? Àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ wọn NASA. The National Association of Nigerian Students. Ni wọ́n ti sọ dímọ̀ pé àwa ò lọ́wọ́ sí ìwọ́de tí Ọmọyẹlé Sowore tó gùn lé o. Òun àti ẹgbẹ́ rẹ̀ tó pè ní Take It Back. Àwa ò lọ́wọ́ sí ìwọ́de yìí tẹ sọ wípé ẹ fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ìpín àwọn ti fura sí wípé ìwọ́de náà ti mú ní ọ̀rọ̀ òṣèlú, ó ti mú ọ̀rọ̀ òṣèlú dání. Ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Akintẹ́yẹ Babátúndé Hafiz. Òun ni ó sọ eléyìí di mímọ̀ ni pé àwa akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àwa ò ní darapọ̀ mọ́ wọn láti gùnlé irúfẹ́ ìwọ́de náà. Bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé àwọn gbóṣùbà kárẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà NLC. Àwọn gbóṣùbà kárẹ fún ẹgbẹ́ àwọn olùkọ́ NUT ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ìgbìyànjú wọn àti ipa tí wọ́n ti ń kó látìgbà tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí ó ti wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé pé láàrin ọ̀sẹ̀ yìí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí wọ́n ṣe àbẹ̀wò sí ajìjàgbara olóyè Sunday Adeyemo tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igbòho. Níbẹ̀ ni Sunday Igbòho ti yànnàná àwọn ọ̀rọ̀ kan èyí tó fi wá di wípé ìròyìn gbé wípé Sunday Igbòho sọ pé òun yóò dárúkọ gbogbo àwọn olóṣèlú tí wọ́n wà lẹ́yìn ọ̀rọ̀ ìkọlù ìjínigbé èyí tó ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Tó ṣẹ́jú pé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Atiku Abubakar. Ó jáde o Paul Ibe ni wípé ó yẹ kí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó yẹ kí wọ́n fi ìwé pe Sunday Igbòho láti wá sọ àwọn tó sọ pé òun mọ̀ wípé òun mọ̀ wọ́n pé àwọn ẹni wọ̀nyí ni wọ́n lọ́wọ́ sí ìkọlù ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun ló sọ ọ́ wípé kí wọ́n fi ìwé pe Sunday Igbòho kó wá dárúkọ wọn lẹ́yọ kankan. Ibi tọ́rọ̀ dé dúró òun náà nìyẹn jẹ́ kí n kú ń bẹ̀.

arákùnrin yẹn. Wọ́n sọ di mímọ̀ wípé ọwọ́ ti bá o. Arákùnrin tó ṣe àgbélẹ̀rọ ohun ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Èyí tí àwọn èèyàn kan ń gbé káàkiri tó fi dé ọ̀dọ̀ gbajúgbajà agbórí ayélujára sọ̀rọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man. Wọ́n ní ọwọ́ ti tẹ arákùnrin náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn yẹn léde láti

Ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nàdúgà wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gùn lé iṣẹ́ ìwádìí láti mọ ibi tí ọ̀rọ̀ yìí gangan láti mọ ibi tí ó ti ṣẹ̀wá ànítalẹ́ni náà ta ni afurasí náà tó ṣe àgbélẹ̀rọ ohun ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́yin náà bá gbọ́hùn yẹn ẹ̀tẹ́ bá ro àròjinlẹ̀ dáadáa ẹ rò wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọrú ọ̀rọ̀ yẹn tẹ bá tún wá láròjinlẹ̀ dáadáa tẹ bá lé sí tẹ bá létí ẹ mọ̀ wípé àgbélẹ̀rọ leléyìí iṣẹ́ ìwádìí bẹ̀rẹ̀ láti ọjọ́ tí ọ̀rọ̀ yẹn ti ṣe bẹ́ẹ̀ tó ti fi ojú léde lẹ́ni mú àná ni Báyọ̀ Ọ̀nàdúgà fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X rẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti rí ọwọ́ tó arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifechukwu Denis ní ìlú Benin ní ìpínlẹ̀ Edo wọn ni wọ́n fura sí wípé ọ̀hún gangan ẹni yóò ṣe àgbélẹ̀rọ ohun yìí tó fi di wípé ọ̀pọ̀ àwọn èèyàn ń gbé kiri tó fi dé ọ̀dọ̀ Very Dark Man níbi tọ́rọ̀ dédúró yìí wọ́n ti sọ dímọ̀ pé iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ ohun tí wọ́n fẹ́ ṣe fún arákùnrin yìí tó ṣe irúfẹ́ nǹkan wọ̀nyí. Àwọn dókítà agbègbè resident doctor ẹ̀ka ti ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìlú Abẹ́òkúta wọ́n máa gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ lọ́jọ́ mẹ́ta kílódé tí àwọn dókítà yìí ṣe gùn lé ìyanṣẹ́ ọlọ́jọ́ mẹ́ta wọ́n nítorí àwọn nǹkan kan tí àwọn ń kojú lẹ́nu iṣẹ́ ìdúkokò ètò ààbò àwọn àti wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní agbègbè ibi tí àwọn ti ń ṣiṣẹ́ níbi ká jí laptop ká jí ẹ̀rọ ìléwọ́ gbogbo àwọn kan wọ̀nyí ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó ń kan àwọn lómìnà àwọn òde lè lajúlẹ̀ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí máa lọ bẹ́ẹ̀ ẹni tí ń ṣe ààrẹ wọn sábà sọ̀rọ̀ nípa àwọn dókítà agbègbè ní ìlú Abẹ́òkúta dókítà Ọlánípẹ̀fún Arize Kọ́lá àwọn ni wọ́n pe ìpè yìí ìpè pàjáwìrì lẹ́yìn ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe ẹnumíago lẹ́yìn ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe lánàá ni wọ́n kéde rẹ̀ wo wípé àwọn ti gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta látàrí àwọn kan táwọn ń kojú.

0: ìrùn yẹn lẹ́yìn kò dùn mọ́ mi nínú ìgbọ́n torí iṣẹ́ tí mo gbà ni mo ṣe ní kí n sáré mo wá sí etí ìgbọ́n yín ìṣẹ̀lẹ̀ ìdígunjalè kan ó wáyé ní agbègbè ibà ní ìpínlẹ̀ èkó ìṣẹ̀lẹ̀ yìí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga lásù ó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà ìfarapa yìí ó yọrí sí ikú fún akẹ́kọ̀ọ́ yìí ó dùnni púpọ̀ púpọ̀ ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ gíga náà ni wọ́n fi òun náà léde wípé ọ̀tàbọ̀ bólúwa ti fẹ́ joseph akẹ́kọ̀ọ́ tó wá láti ẹ̀ka ti ìtàn àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti ilẹ̀ òkèrè òun ni ó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ ìdígunjalè tó wáyé tó sì la ẹ̀mí lọ wọ́n fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn wọ́n fi ránṣẹ́ sí ẹbí olóògbé gbogbo abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ o ọ̀yá lórí ọwọ́ yẹn ẹ̀jẹ̀ ń tún mú àwọn ìròyìn tó wà níwájú mi gómìnà ìpínlẹ̀ ondo gómìnà lucky ayédátiwa wọ́n ní àwọn ń gbìyànjú àwọn àti àwọn gómìnà ní ilẹ̀ yorùbá àwọn ń fi ọwọ́ sowọ́pọ̀ láti ri pé àwọn bára wọn ṣe àwọn ń ṣe àwọn nǹkan tó ní ìtumọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ní ilẹ̀ yorùbá bákan náà gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe àbẹ̀wò sí ẹni tó ti fi gbàkanrí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná adébáyọ̀ adélábọ́ látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láàrin ọ̀sẹ̀ yìí sí àbúrò rẹ̀ obìnrin àtàwọn ìbejì gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ wípé a ti fòfin de gbogbo lílọ bíbọ̀ àwọn ọlọ́kadà bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àbọ̀ alẹ́ wọ aago márùn-ún àbọ̀ òwúrọ̀ lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ tán wọ́n ṣàbẹ̀wò sí alákòóso àná tó jẹ́ adíjedupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí gbogbo èèyàn mọ̀ sí pẹ̀ngẹ̀lẹ̀ mess wọ́n ṣàbẹ̀wò sí wọn wọ́n sì sọ̀rọ̀ púpọ̀ púpọ̀ làwọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣèlérí pé ọlọ́run á fún àwọn ṣe láti rí pé àwọn gba àwọn ènìyàn yìí gbà àwọn rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà ní ìpalẹ̀mọ́ àyájọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà democracy day àwọn ìjọba orílẹ̀‐èdè nàìjíríà ṣèlérí ni pé àwọn yóò so okun ètò àbòlé àwọn yóò bu omi rin gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣèjọba àwarawa ní orílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni àwọn yóò gbìyànjú láti ṣe àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà wọ́n nílò òtítọ́ àti lódò orílẹ̀-èdè nàìjíríà lè máa kojú àwọn nǹkan kan ṣùgbọ́n àwọn mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí a ṣe bẹ́ẹ̀ a lọ láyọ̀ àti àlàáfíà.
1: ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni lọ́nà focus ẹ máa kẹ́ nìkankan sọ fún mi pé nǹkan tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àbí tó fẹ́ dáwọ́ lé wọn ò lè ṣe é wọ́n máa lè jẹ́ kí ẹnìkankan sọ fún wọn pé ọ̀nà tó fẹ́ gbà rí ìfẹ̀sọ́ náà bẹ̀ orúkọ ni olú atọ́lẹ́ọba amúṣọ́nà èmi ni mo ní 100 meter record ní eré 100 meter record.
2: Orí ìfẹ́ mi fún bọ́ọ̀lù mo ti ṣe iṣẹ́ bricklayer rí mo dẹ̀ ti ṣiṣẹ́ níléeṣẹ́ búrẹ́dì ìgbà míì gan-an wà tó ṣe pé mo ti pọn omi tà fún yàn nílé rẹ̀ rí láti rí owó láti fi ra bàtà sí ṣẹ́yìn. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé tí wọ́n bá ní ẹ wá sílùú èbó kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún márùn-ún mẹ́rin tán ti bẹ̀rẹ̀ àmọ́ ìmọ̀ràn tẹ́mi máa ń gbà ní pé wọ́n kọ́kọ́ ní sùúrù kẹ́ ẹ sì rí dájúdájú pé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí ibi tí èsì ọ̀nà ìwọ ni. Tí wọ́n bá ti ní owó kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan san báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí báyìí ẹ fún wa sí ìmọ̀ràn tẹ́mi ní fún àwọn èèyàn nílé. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England.
3: The 2026 FIFA World Cup is here and Eagles

0: aláṣeyọrí tọrọ àforíjì ohun kan Gaza. Ara ń kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Ìṣọwọ́ táwọn èèyàn fi ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Tó bá lọ sọ̀rọ̀ kan tí ò nítumọ̀ lásìkò yìí, máa fún ẹ̀jẹ̀ tán ni o. Ìdí nìyí ni mo ṣe fọ́nrán kan. Fọ́nrán yẹn wà lójú òpó YouTube mi. Ẹ̀yin tẹ bá láǹfààní láti jẹ́ subscribers lórí YouTube channels mi, lórí YouTube page mi. Mo ṣe fọ́nrán kan èyí tí mo fi ránṣẹ́ sí gbogbo àwọn gbajúgbajà, gbajúmọ̀ celebrities, àwọn amúlùúdùn entertainers. Mo ṣe sójú òpó YouTube. Mo fi ọ̀rọ̀ kan tó wọn létí wípé ẹ jẹ́ ká mọ bá a ti ṣe máa dá sí àwọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tó ò bá ti ní ìtumọ̀ àbí tí ò bá ti lọ ní ìbámu ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, bẹ́ ẹ bá lọ sọ ó ṣe ṣe kó má bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára mu. Nǹka aláṣeyọrí mo lérò wípé ó ti kẹ́kọ̀ọ́ látàrí ohun tó ṣẹlẹ̀ yẹn. Lánàá Nǹka aláṣeyọrí ló sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ó dẹ̀ jáde lónìí láti wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èèyàn tó dáríjì, àwọn èèyàn tó jẹ̀bùrẹ́. Wọ́n ní tá a bá jẹ̀kọ́ à ń dáríjì ewé ni. Lẹ́yìn fọ́nrán àforíjì tí Yinka aláṣeyọrí ṣe, àwọn èèyàn kan wọ́n dáríjì. Bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan ṣì ń tẹnumọ́ pé a kò sọ dáadáa, kò ṣe nǹkan kan dáadáa. Ẹ máa bá a yí.
1: Àṣírí mi bọ́ ẹ̀yìn dà.
0: Lórí ọ̀rọ̀ yìí.
1: Ẹ̀yin táṣírí yín bọ̀ dà.
0: Ẹjẹ́ ń kúrò ńbẹ̀.
1: Ó máa mọ́lé rẹ̀.
0: Gbajúgbajà agbórí ẹ̀rọ ayélujára TikTok. Fún àwọn èèyàn dùn. Fẹ́là ni ó ti propose. Ló ti kúnlẹ̀ ẹsẹ̀ kan. Bí ẹni tí ọ̀pọ̀ ènìyàn gbàgbọ́ wípé

bro, wípé ó jẹ́ ọ̀rẹ́ mìíràn rẹ̀ ṣùgbọ́n ṣe ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ta ìgbésẹ̀ náà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni Bella yóò nà náà wípé any moment from now ó ṣeṣe kí wọ́n máa ṣe ètò ìgbéyàwó. Bella kọ sí ojú òpó ayélujára rẹ̀ ìyẹn Instagram page Forever Start Now. She said yes. My safe place. My greater blessing, a lifetime of love. And making together. No, now excuse us. We have a wedding plan. Bella. Gbajúgbajà agbórí ẹ̀rọ ayélujára òun ló sọ eléyìí di mímọ́ wípé òun àti Jarvis òjò jà àbí òjò rọ̀ ìjíjà nínú ìrìnàjò ìfẹ́ wọn ibi tí wọ́n fi gúnlẹ̀ sí rèé o ibi tí nǹkan dé dúró nípa tàwọn méjèèjì wọ́n ní wedding ló kàn báyìí. Àwọn èèyàn kan ti ẹ̀ ń gbé kiri wípé ṣé kì í ṣe wípé ọmọ Jarvis yìí ó ti di world disease inú lọ́ṣẹ̀ sáré dọ́gbọ́n sí. Èmi ò mọ o. Nigerians no more twirling abuwate.

0: èyí tó fi sùn àwọn ọmọ tí
1: akẹ́kọ̀ọ́ wọn ní.
0: Save our teachers. Bring
1: Joshua. Òun ló ṣe eléyìí lẹ́yìn tó mi àwọn àkọ́kọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lónìí. Kò pẹ́ kò jìnà. Bẹ́ẹ̀ni. Ó láǹfààní láti fi orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons mẹ́rin fún ìsinmi àkọ́kọ́ ni Tony Penny ti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kejì yẹn second half bọ́ ṣe bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n ṣe tẹ̀síwájú ní Aziza tó ṣọ àlà àti láǹfààní láti mi àwọn fún orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n wọn kò ṣe àmúlò rẹ̀ dáadáa. Nígbẹ̀yìn gbẹ́yìn agbábọ́ọ̀lù kan Sako Anao Nungaye òun ló láǹfààní láti mi àwọn fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin torílẹ̀-èdè Senegal láti rí wípé àwọn náà rí wọn mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Wọ́n gbàgbé pé abala ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ìlú Ìkẹ́nẹ́ náà ni yóò ti máa láǹfààní láti máa wáyé. Ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà a kí wọ́n a ṣe wọ́n pẹ̀lẹ́ wípé wọ́n kó àṣeyọrí òní. Bákan náà ẹ jẹ́ ká dọ̀dọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Eric Chell ló ti ń sọ ọ́ di mímọ̀ pé ó nídìí pàtàkì tí òun ṣe fi ìwé pe àwọn agbábọ́ọ̀lù ẹsẹ̀ kòkó àtàwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tó orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní káwọn náà lè ṣe kinní káwọn náà lè grow káwọn náà lè.

jẹ́ pé lára àwọn ìgbà kọ́kọ́ tí wọ́n rèé tí wọ́n yóò máa kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn dà ojú òpó yẹn rèé fún ẹ̀yìn tí ẹ fẹ́ pè wọlé ohun ti alẹ́ òní 081-261-3570 tàbí 080-77-39-5056 080-77-39-5056 081-261-35-740 Talẹ̀ ń tẹ̀lé lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ilẹ̀ fẹ́ sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup tí yóò máa gbìnàyà láìpẹ́. Mo ti ṣojú òpó sílẹ̀ o 081-261-35-740 tàbí 080-77-39-5056 òun lójú òpó dọ́dọ̀ tẹ̀mí.

ẹjẹ́ ń fi eléyìí kún. Sẹ́yìn náà gbà wípé tọmọ ti kẹ́ ẹ̀. Yóò kábàámọ̀ wípé kò mú kò mú Cold Palmer lọ. Síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé sẹ́yìn náà gbà. Ó ti di mélòó? Kí lè rún gbà yín fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé? Orílẹ̀-èdè wo gan lẹ́yìn tẹ̀lé lọ? Síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé 081-261-35-740 tàbí 080-773-95056. Mo ń sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ wípé ìgbà àkọ́kọ́ tí wọ́n rèé tí wọn yóò máa kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Lamine Yamal, ọmọ orílẹ̀-èdè Spain ni. Agbábọ́ọ̀lù tí wọ́n ṣe fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù níbi ìdíje Spanish La Liga gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Agbábọ́ọ̀lù yìí ẹ fojú sí lára.

0: Bonsoir Rodemi. Bonsoir Rodemi. Bella she yori to shenu ni ko agba bola asina won na ari da la re lo ari ogu re lo ni bi DJ fair ya agbaye pelu orile de England tende awon agba bolu yi ni mo fi to yin leti lati mo bi e se fi oju sona si won ni bi DJ fair ya agbaye Jude Bellingham agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England náà ni Declan Rice agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England náà ni Harry Kane agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England náà ni ẹ má gbàgbé pé Harry Kane ló sọ láìpẹ́ yìí pé tóun náà bá lè rìn jìnà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé òun náà yẹ lẹ́ni tí ń gba àbí ẹ̀yẹ Ballon d'Or òun gan ni yóò máa jẹ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn agbábọ́ọ̀lù yìí fẹ́ràn tí orin yìí ọdún wo ni 2010 it's time for Africa waving flag ọdún wo ni waving flag dáìdáì ní ti ọdún yìí Shakira regular customer ní ta máa ń sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé
1: Samina
0: mina waka waka Samina mina zankariwa
1: This time for Africa
0: Ko seni to je orin yi lenu ni gba na O ye wa ni ile adulawo ni gba ta gba lejo idije ife eye agbaye ni gba na Orile de Spain do ma gba Eje nte so waju ki ma so continuity no
1: This is our motto Your time to shine don't wait in line if I'm a
0: Federico Valverde omo rile de Uruguay ni ohun na e foju si lara nibi ije ife eye agbaye World Cup Julian Alvarez agbabolo owo waju fun orile de Argentina to le sele diye agbabolo Barcelona lojo iwaju agbon kankan mo e foju si agbabolo ye lara o se je ko ma perform ju Messi lo Rodri fun gbogi fun ikọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ẹ fojú sóhun náà lára Usman Dembele ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́ yìí òun náà ó kò dùn mí ni pé wọ́n nà wọ́n lánàá wọ́n ṣe kinní yẹn fún wọn Ivory Coast ṣe kinní yẹn fún wọn ẹ fojú sí Usman Dembele àwọn agbábọ́ọ̀lù mìíràn bíi ọmọ orílẹ̀-èdè Korea òun náà yóò pa àwọn orílẹ̀-èdè bíi Brazil, Spain, France, Germany, Argentina àwọn agbábọ́ọ̀lù yìí àwọn orílẹ̀-èdè yìí àwọn náà ìgbàgbọ́ wà pé wọn yóò rìn jìnà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé bẹ́ẹ̀ Messi, Ronaldo, Bisa tí wọ́n ṣe ń tẹnubọ́ ipò ẹ jẹ́ ká máa fi ojú sọ́nà fún àwọn ìran tí ń bọ̀ bíi Kylian Mbappe, Haaland, Lamine Yamal Musiala àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ife ẹyẹ àgbáyé á dùn gbọ̀ngbọ̀n àkànṣe ẹ má yiri ẹ̀wọ̀ jẹ́ ti gbáradì ife ẹyẹ àgbáyé abúlé ife ẹyẹ àgbáyé World Cup Village ẹ má bá wa gbiná ya rẹ̀ ẹ má wà ń bẹ̀ mọ̀ ń bọ̀
2: The 2026 FIFA World Cup is here and Eagle 7

0: Radio 101. Pẹ̀lẹ́ ni gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ̀jẹ̀ ń sáré fún yín àwọn ìfẹsẹ̀wọnsẹ̀. Ẹ̀jẹ̀ tí ó jẹ́ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tí ó wáyé. Lánàá, Panama, wọ́n na Dominican Republic pẹ̀lú àmì ayò 4-2. South Korea, wọ́n na Salvador pẹ̀lú àmì ayò 1-0. Mad Babes, Pakistan pẹ̀lú àmì ayò 3-6. Kenya sótún ẹyọkàn ni wọ́n jọ gbá àti Equatorial Guinea wọn wọ gilé ìfẹ́ náà pẹ̀lú àmì ayò àti Cyprus ẹyọkàn ni wọ́n jọ gbá. Iran wọn na Mali pẹ̀lú àmì ayò 2-0. Andorra wọn na ikọ̀ agbábọ́ọ̀lù Kazakhstan pẹ̀lú àmì ayò 2-0. Sweden àti Greece 2-2 ni wọ́n jọ gbá lánàá. Spain àti Iraq ẹyọkàn ni wọ́n jọ gbá lánàá. France wọ́n ṣe kìnìyàn fún wọn. Ivory Coast náà wọ́n pẹ̀lú àmì ayò 2-1. Wọ́n ń tẹ̀síwájú lọ́wọ́ ìní. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n náà. Wọ́n náà Sábíà 5-1. Pọ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù China.
1: Demoralization.
0: Orílẹ̀-èdè China náà wọ́n pẹ̀lú àmì ayò 2-1.
1: Tutoritation.
0: Belarus. Wọ́n náà Syria pẹ̀lú àmì ayò 1. Bahrain 2-0. Slovakia. Montenegro. 2-2 ni wọ́n jọ gbá. Russia. Wọ́n na Burkina Faso pẹ̀lú àmì ayò 3-0. San Marino. Lọ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè. Bangladesh pẹ̀lú àmì ayò 2-1. Hungary. Wọ́n na Finland pẹ̀lú àmì ayò 2-1. Azerbaijan. Wọ́n gbélé fún ìrọ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Malta pẹ̀lú àmì ayò 2-0. Angola àti Mauritania wọ́n jọ wà lẹ́nu ẹ̀ báyìí òdòdó ni wọ́n jọ ń gbà. Paraguay àti Nicaragua for the 9:45 ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tó gbìnà yà ń gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀.

ẹ fẹ́ darapọ̀ mọ́ mi lójú òpó ayélujára mi lọ́lọ́kọ̀ ojú. Òṣèré tíátà tí wọ́n fi sọrí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jígbe ní ìjọba ìbílẹ̀ oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn gbajúgbajà òṣèré tíátà led by Mr. Adejobi, ọkọ gbajúgbajà òṣèrébìnrin Toyosi Adesanya. Ìyá wa dáadáa wà nínú àwọn tó ṣe fọ́nrán orin yìí, Fatia Balogun Williams. Ẹ fúnrán yìí The Unicorn fúnra rárá àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo lè dárúkọ tán ni wọ́n wà nínú orin yìí. A fi ohun yìí pèpè Elédùmarè lórí àwọn ọmọ èyí tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ wọn ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìjọba ìbílẹ̀ oríire. Wípé kí Ọlọ́run, we call on your name. Wípé kí Ọlọ́run bá wa dá wọn padà láyọ̀ àti àlàáfíà. Rescue team. Dem go succeed. Fire pray. Láìpẹ́ láì jìnà nígbà tí màá tún fi padà wá sórí ètò yìí. Ìròyìn ayọ̀ ni mo fẹ́ fi wá tó yín létí wípé àwọn ọmọ náà wọ́n ti gba òmìnira. Ọlọ́run nítorí ọjọ́ òní lọ́la Anabiwa Muhammad. Ẹ bá wa sọ àwọn ọmọ yìí padà láyọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ ń fi orin yìí lẹ̀ fún yín kí máa fi ṣe lọ lórí ètò yẹn fún ìtàlẹ́ ọ̀rẹ́ òwòyẹ̀ mi fẹlẹ̀fẹlẹ̀ láyé lórúkọ mi. Ire Kabiti.